ìpínlẹ̀ Kano tún máa mì jigijigi nígbà tí a bá ń kóra wájọ́ láti yan lọ́rùn ní God of Wonders tọdún yìí season 12 pẹ̀lú àkòrí níwájú rẹ̀ in his presence ọjọ́ sunday 16th august ọdún 2026 yìí gangan ni ó agodíjì ọ̀sán lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ní àlẹ́dí sọ fatima hall tó wà ní igbo road sabungiri nípínlẹ̀ Kano ọ̀pọ̀ àwọn olórí ẹ̀mí ìrìnsẹ̀ ọlọ́run àlàyé àtàwọn comedians lájọ́ máa wà níbẹ̀ làwọn bíi àgbẹ̀kẹ́ ọlá dot focus pastor sam ọlọ́wẹ̀rẹ́ pastor kúlẹ̀ àríyọ̀ evangelist tùmí nínú kẹlẹ̀ pastor modúpẹ́ bíbí minister bọ́lá grace aṣíwájú samson ambassador okosẹ́lí fọlákẹ́ jésù emmy sand apostle king ni mc tó máa darí ètò lady evangelist ọmọlàdé ayọ̀ ń bọ̀ ní convenor tó máa gba gbogbo ìyẹn lálẹ́.